0: agbayeku yeku ori ngba
1: Ibá owó
0: agbayẹkẹtẹtẹ ọsọkalẹ
1: adibawo baba wáyé máa kú
0: ngbà ó jí
1: akúnrẹ gbogbo ní sàn
0: wọ́n ní kó rúbọ
1: wọ́n bá ti rúbọ yọ́ ṣẹ́gun ọ̀tá
0: ọgbẹ́bọ̀ ń gò rúbọ
1: ẹbọ fín
0: ẹbọ dà fún
1: njó ní njó
0: ayọ̀ ní yọ̀
1: ọ̀wáwó
0: ṣẹlúrépevá ayẹnukótó ọ̀yàwó lọ́yọ̀ sí lẹ́nu
1: ẹsẹ̀ tọ̀nà tẹ́rẹ́
0: njó fà njẹ òkè ń bẹ láyé kú gbangbanye òkè gbangbanye òkè ń bẹ láyé kú.